0: mú pàṣẹ fún gbogbo ojú tó ti fọ́n ẹ máa là báyìí lórúkọ Jésù. Àṣẹ fún gbogbo etí tó ti di àti gbogbo ohun tó ti lọ tí ó jẹ́ pé wọn ò lè sọ̀rọ̀ gbogbo di ẹ máa sọ̀rọ̀ báyìí kẹ ẹ máa tó.
1: If corpses have been brought into this meeting, I say Jesus the resurrection and the life is here.
0: Tí wọ́n bá tilẹ̀ gbé ìwọ òkú wá síbí yìí ní orúkọ Jésù tí í ṣe àjíǹde àti iyè, mo pàṣẹ fún ọ láti dìde lórúkọ Jésù.
1: The mouth speak in the name of Jesus.
0: Ìwà tí kò lè sọ̀rọ̀ tú báyìí lórúkọ Jésù.
1: Those that have suffered injuries from accidents, I hear the Holy Spirit speak to me.

ẹ̀mí mímọ́ ń kọ sí mi báyìí fún àwọn tó jẹ́ pé wọ́n ti ní ìpalára nínú ìjàmbá mọ́tò mo pàṣẹ yín pé gbogbo egbò ìjàmbá gbogbo wíwọ́ rírọ tó wá láti inú ìjàmbá mọ́tò kí gbogbo rẹ̀ tó tọ́ padà gba ìwòsàn lórúkọ Jésù.

0: wá láti bi jẹjẹrẹ mo pàṣẹ fún kòkòrò inú yín láti kú báyìí jẹjẹrẹ yóò kú ìwọ yóò yè lórúkọ jésù.
1: Stomach shall now be healed, or your whole intestine will be healed. No more pain and no more diarrhea in the name of Jesus.
0: Gbogbo egbo inú rẹ kí wọ́n gba ìwòsàn báyìí. Gbogbo tó bàjẹ́ nínú ìfun rẹ mo pàṣẹ kí ìwòsàn Ọlọ́run kó gbogbo ẹ̀ báyìí lórúkọ Jésù.
1: Barrenness turn into fruitfulness. Infertility turn into fertility. In the name of Jesus.
0: Iwa gan mo pa lase fun o di olomo yoyo bayi.

0: bàbá obìnrin kúrò lọ́wọ́ gbogbo ìrìn ni mọ́lẹ̀ nínú agbárí rẹ lórúkọ Jésù. Ìwòsàn kúrò lọ́wọ́ àìsàn ibà àti ilẹ̀ gbóná lórúkọ Jésù.
1: Be healed from liver cirrhosis in the name of Jesus.
0: Ìwọ tí wọ́n sọ pé ẹ̀dọ̀ rẹ ò ṣiṣẹ́ mọ́ bó ti ń gbẹ, mo pàṣẹ kí Ọlọ́run kó wo ẹ̀dọ̀ rẹ sàn lórúkọ Jésù.
1: Cripple